tó bá fi ọwọ́ rẹ kàn yóò bọ̀ ṣe. Nǹkankan tó bá bèèrè ìwọ yóò rí gbà. Nǹkankan tó bá wá ìwọ yóò rí. Àmọ́ má ṣe gbàgbé májẹ̀mú rẹ.